àti àwọn tí ó tẹ̀lé sínú rẹ̀ nítorí tí ó fi ìdílé sọ́rẹ̀ lórí òkú ó sì gbé ka àwọn ìṣọ́ omi ta ni yóò kú orí òkè olúwa lọ tàbí ta ni.